mini le kọwa atẹlọji file hotan toro mi tole meyin wa na che le to adusi ami o yen do ndo do poropo mi ton le na mi yi gbebo mi bi o hwen do mi ton le me bo si ayin de me wutu hotan emi eyin do mo ayi hon gbe ele adado medeji nu tin tan de me lodo na bayi we yin do mo ani hunu kun to ele nu kun agbaza ton nu kun ayi ha meton bo pon ganji ayi hon lo le adagbon dagbeji o won awe to di eji o hunu kun to ele ano jejeji blo aka ku pe bo be avi blo hunu kun to ele opon de deme nu e dona we ayi hon gbete nlo we ana pon deme bo chanson eme when a pon lo so eme bo chanson eme we de nte ana mo ayi ha na do so gan ton son nu mo ko me pede pede kakaka bo na ton gbon han to gbo da ho lonu han ton vive emi e ma yin do mo ni mi ko to o gbe si awu fi esa me bo me de jami na ino e ma yin do mo ko lenu emi na che cho hwe do cho gbẹ̀chẹ̀rí ẹ̀ òjò òmẹ̀ pa àwọn àtẹ̀jọ́ ẹ̀tẹ́kàdí ẹ̀jọ́ èyó ẹ má ka yín lọ́mọ mínátà bí sínú tó jẹ́rẹ́lẹ̀ pópó mẹ́ ẹ̀ nẹ́ma tẹ̀yìn gbọ̀ndọ́kọ́ lọ́tàn palẹ̀ mi gbẹ́dẹ́gò mìíràn ẹ̀nu kún fíọ́ tata bọ̀họ́dẹ́ ètè lọ ẹ̀nà gbẹ́ẹ̀tẹ̀ ẹ̀yìn lọ́mọ pẹ̀tọ́ tata dé kàbí ẹ̀nu mọ́ dé kàbí àjìtọ́ àjìnà mi tán wẹ́nẹ́ mi kò wẹ́n bò kò yí gódò bò gọ́ wá ẹ̀yí gbé gbóná yí mi dó mi jàlé ẹ máa yín hàn bọ̀ mí háyà mọ ẹ máa sọ yín gbẹdù tẹ̀sí hàn bọ̀ mí zẹ́pẹ́jọ́ bò yí yẹ̀wé tẹ̀mẹ náà mẹ́tò vò yẹ̀rọ mẹ́dẹ́ ètò àwúlẹ̀ tó mẹ́dẹ́ vò sí hàn gódò pa mẹ́ ẹ máa gán vò sọ mẹ́dẹ́ ètò hàn gódò pawọ́ ọ̀sùn pàápàá tán mẹ́ mi zé nẹ̀ dó àyè ha mẹ́ mọ́dò kpọ́lọ́ pọ̀ǹdùdù lójí mi nyún ẹ dọmọ ẹ má yín ònúdù tẹ àhánu tẹ wú ẹmí ìṣúwáhọ tẹbodó tó nùnádù kpọnà báyìí dó dèé dúró mi dó èhé o ní mi tẹ kọnà báyìí dó dèé dúró mi dó tó mi dé dé dáyìí mi nyún ẹ dọmọ ẹ nẹ dín àyè hàn gbẹwẹ tó nù dó yẹ mi bọ àyè ha ẹ mi tán náà tó tè mi kà sọ nyún ẹ dọmọ ẹ má yín dọ họ dà hó dé ẹ nà gbádó tẹlẹ ẹ mẹyìn wẹ wú ẹ mi ìhàyà bona demẹ wọlala emi.

kúrò náà ní ṣèdẹ́gbẹ́ mi tàn wẹ̀rẹ̀ mi tó àwọn fi ẹ̀sà mi ní bàbá ọ̀tọ́ ní dóòdè híà mi tó jẹ́rẹ́ lẹ̀ pópó mẹ́. Yẹn súnsúnù kún mẹ́ náà mẹ́ tó jẹ́rẹ́ mọ́ nǹkan mẹ́ lẹ́ẹ̀mẹ́ kásọ́ yìí mẹ́ dólẹ̀ ńzégùn lọ náà yé bòdó húrò àgbàzà mẹ́ náà yé. Ó kàn bí ọ ẹgbẹ́ ìtànlẹ̀ ìwà lọ́dàlíwẹ̀ mi náà kẹ́ńdó. 01 21 31 45 32 01 21 60 41 22 ẹ̀yà.